Olùjàlámàbọ̀, Olùjàìlì, lọ́jọ́ tán fẹ́nu òrùdì wí tí rẹ̀ wọ́n ní kó orúkọ ob àti iyọ̀ ló fi rúbọ̀ látọjọ́ náà wọ́n ti fi ọ̀rọ̀ rí sọ́tí ẹ̀ o.